0: ọ̀nù.
1: Nájọ́ kù sáwọ̀ ẹ̀kì.
2: Ọ̀rẹ́ gbẹ̀rẹ̀ mẹ́nu sí sí 95.1.
3: Baba Zubia FM.
4: Check them out.
5: Appreciation. Mo dúpẹ́ oníbúwọ̀rẹ́ bàbá gbọ́pẹ́.